ọjọ́, ayé ọjọ́, ayé ọjọ́, ayé ọjọ́. Ó ti mi abo abo na didi bi ẹ̀rọ ṣe pípọ̀ na ní Frankano. Ayé ọjọ́ ha ha bí wọ́n di ẹ̀mí lẹ́mi wò wọ́n ní mi ń tún sẹ́ẹ̀.